yesterday, but you will share the blame of Nigeria today. Ìsì ìdánwò UTME tí ó ṣe ti ọdún 2026 yóò jáde bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé tó ń bọ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ bá àwọn ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa dìde ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí àjálù bá bá. Bó tilẹ̀ jẹ́ wípé kò sẹ́ni tí ó gbàdúrà fún àjálù, ṣùgbọ́n àwọn ènìyàn pàrọwà sí àwọn ìjọba, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àwọn ọ̀tọ̀kùlú àti àwọn tí ará dẹ̀ láti máa dìde ìrànwọ́ fún ẹnikẹ́ni tí ó bá ní ìpèníjà, bóyá lórí ti ìjì tó ń jà, tàbí omí yalé, àbí oríṣiríṣi àwọn nǹkan míì tó bá dé bá ẹ̀dá láìròtì. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Mark Ọmọ sọ wípé òun rọ àwọn ìjọba, àwọn olóṣèlú àti àwọn ẹni tára dẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti jọ̀wọ́ jàre máa dìde ìrànwọ́ fún àwọn tó bá ní irú ìpèníjà báyìí. Nítorí wípé tí oníkálukú bá wà nínú ìdẹ̀rùn, òun ni orílẹ̀-èdè Nàìjíríà yóò rọgbọ fáwọn ènìyàn láti gbé. Àti wípé tí wọ́n bá dìde ìrànwọ́ lásìkò, àwọn tó bá nípèníjà wọn yóò tètè dúró sórí ẹsẹ̀ wọn láti mójútóró ayé wọn padà. Àjọ NDLEA ti ṣe ìgbéǹde ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Edo. Ọ̀rọ̀ yìí jáde láti ẹnu ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ yìí, Michel Ofoyeju, nígbà tí ó ń sọ wípé ìjọba gbèrò láti rọ àwọn ọ̀dọ́ lágbára àti láti jẹ́ kí oníkálukú àwọn irúfẹ́ àwọn agùnbánirọ̀ náà kí wọ́n lè ní ẹ̀kọ́ láti mọ̀ nípa bí a ti ń gbógun ti àṣìlò egbòogi olóró. Àjọ JAMB ti ṣe ìkéde lórí àwọn àyípadà tó dé bá àwọn ilé ẹ̀kọ́ kan ní orílẹ̀-èdè Nàìjíríà, àti wípé wọ́n ti ṣetán láti fi àwọn èsì ìdánwò UTME tí wọ́n ṣe ní ọdún 2026 jáde ní bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé tó ń bọ̀. Nínú ọ̀rọ̀ tí ó kọ sí orí ẹ̀rọ abẹ́yẹfò rẹ̀, ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àjọ yìí, Dr. Fabian Benjamin,